ẹṣeun ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtẹ̀ní ní ọjọ́ ìní ti ń se ọjọ́rú ojúmọ́ kejìlá nínú oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mú kí n pé ẹ kú déédé wò yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé sẹ́wà ọmọ ìyá àbúrò yìí tamọ̀ sí michelle dosùnmù lorúkọ mi arákùnrin àti amọ̀ sí agbáraka castro àwọn ni wọ́n jẹ́ kí ẹ máa rí wa gbọ́ lórí ẹ̀rọ ọ̀rọ̀ àwọn ìlànà àwọn ìròyìn mi lókàn àti mo láǹfààní láti lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí epl wọn ti fi òfin kan lélẹ̀ lórí àwọn tó yẹ pé wọ́n lè jẹ́ aláṣẹ àdúgbò àbí aláṣẹ ìlú jẹ́ a ó ṣe àlàyé nípa rẹ̀ bákan náà ni a ti fi òfin kan jẹ́ òfin tí ń ṣe ti yàrá tá a mọ̀ sí sena ó ti dọ́gba tí a ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ bákan náà ni ọ̀kan láàrin àwọn oníṣègùn èké kan ní gbọ̀ngàn ọwọ́ tẹ̀ arábìnrin kan ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ gbéra jù sínú kànga ní gbọ̀ngàn lọ́hùn tó fi ṣekú para rẹ̀ bí ó ṣe lọ́gba ní ṣàyìnbọ̀ wọ́n ní àwọn ìlànà ìmúlòkàn tí mo láǹfààní nípa ìròyìn láti fi tó wa ní etí ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní bí a ṣe mọ̀ sí láti àsìkò mi lókàn lọ ni àwọn tí wọ́n ṣe àwọn aláṣẹ gbẹ́gbẹ́lẹ̀ àbí ti àwọn àdúgbò kọ̀ọ̀kan tí a mọ̀ sí ṣẹ́kù wọn láti jẹ́ kí wọ́n gbé ní ipò wọn kí àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n yọ wọ́n gẹ́gẹ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ yẹn nínú rẹ̀ ni èyí ti ń ṣe ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí epl wọ́n wá fi òfin kan lélẹ̀ lórí ìgbésẹ̀ tí ó gbọ́dọ̀ ní kí wọ́n tó yọ gẹ́gẹ́ bí olùdarí àdúgbò àbí olùdarí ìlú kan tí a ń pè ní chef village àbí chef quartier gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fi lélẹ̀ gẹ́gẹ́ bí òfin wọ́n ní ọgbọ́dọ̀ ní ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí jù bẹ́ẹ̀ lọ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó ń gbé ní gbẹ́gbẹ́lẹ̀ yẹn láti bí ọdún kan sẹ́yìn ló ti wà ní àdúgbò yẹn ọgbọ́dọ̀ jẹ́ àjèjì ní àdúgbò yẹn nínú àwọn ètò ọgbọ́dọ̀ ní ìwà tó dáa ìwà tí ń kóni jọ ìwà tí ó gbọ́dọ̀ wà fún ìdàgbàsókè gbẹ́gbẹ́lẹ̀ àbí ìlú kó jẹ́ ẹnìkan tí ó ní sùúrù tó sì máa ń kó àwọn èèyàn jọ fún ìdàgbàsókè jẹ́ tó sì mọ̀ nípa ètò òṣèlú gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi tó wa ní etí jẹ́ gbogbo ohun wọ̀nyí náà ni ọgbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí àwọn ìgbésẹ̀ kí wọ́n tó yọ gẹ́gẹ́ bí aláṣẹ àdúgbò àbí aláṣẹ gbẹ́gbẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àbí aláṣẹ ìlú gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi tó wa ní etí gẹ́gẹ́ bí òfin tó wà nínú ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí epl tí a láti fi tó wa ní etí torí pé ìwọ lọ́gbọ́dọ̀ jẹ́ aṣojú ìjọba sí àwọn àràádúgbò àbí àwọn tí wọ́n ń bẹ ní àwọn ará ìlú tí wọ́n ń bẹ ní agbègbè gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n sì wà tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ń jẹ oyè aláṣẹ àdúgbò tán àbí aláṣẹ ìlú tá ń pè ní ṣekú yìí délégé yìí wọ́n ní àwọn mìíràn wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bí ó ṣe yẹ bíi pé wọ́n ti gba ipò ni ẹgbẹ́ tó yàn wọ́n síbẹ̀ ibẹ̀ ni wọ́n máa jábọ̀ sí niwọ̀ wọ́n jùlọ tá a mọ̀ sí Mutari Karim ṣàlàyé lórí ohun pé àwọn kan ń rò pé àwọn ti di lẹ́yìn ìgbà tí wọ́n di aláṣẹ àdúgbò yìí wọ́n ti láṣẹ àṣẹ náà wọn ò tún nídìí àwọn ará ìlú mọ́ pé ọ̀pọ̀ ni wọ́n ń pè láti jẹ́ kí wọ́n rin àwọn lọ́wọ́ nípa ohun báyìí wọ́n máa ń kọ̀ pé irúfẹ́ àwọn ìwà báwọn ni kò gbẹ̀nà jẹ́ aláṣẹ àdúgbò ẹni wọ̀n mọ́jùlọ Karim ṣe lálàyé ní àsìkò yìí pé ọgbẹ́nà jẹ́ ẹnìkan tí àwọn ará gbẹ́gbẹ́lẹ̀ bá ní ìṣòro ọgbẹ́nà dọ́gba ní gbogbo àwọn àsìkò láti máa fi yanjú àwọn ìṣòro yìí bí ó bá ti lè yanjú ẹ̀ ọgbẹ́nà máa gbọ́ bí ó ṣe tó àti bí ó ti kọ́ mọ àwọn ìlànà tí ẹ láti fi ṣe kí ẹ lè rí ọ̀nà àbáyọrí pàápàá jùlọ jẹ́ àwọn mìíràn wà tó jẹ́ pé bí ọba sí pé ọba fẹ́ jẹ́ aláṣẹ àdúgbò ọgbẹ́nà máa lọ ní ìpàdé àwọn ará àdúgbò rẹ ní gbogbo àwọn àsìkò kó máa jábọ̀ fún wọn bí ohun ẹ̀dùn ọkàn rẹ ṣe wà tó fi ọfẹ́ ṣe láti jẹ́ kí o fi ní ìlọsíwájú àbí kí àdúgbò yẹn kó fi ní ìlọsíwájú ọgbọ́dọ̀ máa ṣe àlàyé fún àwọn ará àdúgbò jẹ́ bí o ṣe ń ṣe fún ẹgbẹ́ òṣèlú rẹ àwọn mìíràn wà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi wọ́n sípò yẹn nìkan ni wọ́n máa ń jábọ̀ fún tó jẹ́ pé àwọn ará ìlú àbí ará àdúgbò wọn ò ní mọ iṣẹ́ tó ń ṣe jẹ́ gbogbo wọ̀nyí wọn ni àwọn jùlọ tá a mọ̀ sí Mutari Karim oníkọ̀gbọ́nà rí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ kí ọjẹ́ ojú àwọn ará ìlú rẹ sí ìjọba àti pẹ̀lú àwọn ohun tí ẹ ti mú ṣe bí ó ṣe gbọdọ̀ rínú nínú àwọn ètò yìí ti ṣe ti aláṣẹ àdúgbò yìí tá a mọ̀ sí délégé yìí nínú ìtẹ̀síwájú wa
je ofin to ro mo awon yara yen ti amo sisi na ti won da sile fun awon ojogbon ti won wa ninu re bi medogbon ti wa ninu ohun yi eni wo mo lo ti amo si yadegbe lo tasire die lo si alaye din ni ekunrere ti a ko ni soki ni ilana ofin bi ogorun kan o le meta ni o wa ninu ilana ti won fi sinu ofin awon yara yen ti amo sisi na je ninu awon eto ti ni ojo bo tin so ogbon ojo osu keje odun ta wa yi ni won salaye nipa re ti won gbe jade ni ojumo keta osu ogun ti a wa yi ninu awon eto na ni awon ise lopolopo ni won gbono mu se awon to pe won be ni yara yen won gbono sise fun eto oselu eto ibona owo ati idagbasoke ilu olede wa eto idabobo bubu re patapata won gbono sise fun ninu awon eto yi awon kan si pe gbogbo awon ti won wa nibe je won ma gbe be titi aye aye ni be ko ninu ofin won ni awon ti won wa fun eto awon ti won wa fun eto yen na ni awon to pe won ti sise ri ni awon ojule ise joba ti won joga gege bi ile afin le dajo nla abi ile awon asofin awon ni won ni won gbe be titi igba ti won fi ni odun marudin ni adorun ni ni won gbe be le igba to ba ti odun yen ba koja won le yo ko ni po yen sugbon awon to ye pe ijoba lo yan won sibe ki won wa gbe ni joko yen odun marun ni won bo se nbe to ye pe won tun le dibo ti won tun yo le won tun yo won le keji sugbon awon odun marun marun ni won bo se ni po yen awon to ye pe won ni eto lati gbe be yen awon ni won gbe na ni bi odun marun ni adorun ki won to ko ni ile yara yen ti a mo si sina gege bi awon eto awon lati fito ani eti pe ise ti won lati se fun idagbasoke ilu ani eto awon na won si gbona fun si gege bi awon eto se no ba ni olede wa pelu en tin se arolede ani en tin se alaga awon asofin je gege bi awon eto awon lati fito ani eti nipa awon yin ninu itesiwaju wa okan larin awon onisogun eke kan gege bi won se wi nje ni ilu gogunu won mu eni kan te je pe o ni ohun ni soro nipa owo ohun owo ki nduro lowo to ohun o wa fe susun onisogun yi o wa se lalaye fun pe ki o mu ogoji apo wa ki ohun fi ko apodi kan fun ibi ti o fi owo na owo si je owo to fi se be ona bi egbeta o le ogoji apo 640 mil o fi sinu re je ni mo ojo keta owo na o ti wa o ti sa lo won ri owo na mo wa se lalaye fun pe ki o mu ogoji apo wa ki o fi ko apodi kan fun ibi ti o fi owo na owo si je owo to fi se be ona bi egbeta o le ogoji apo 640 mil o fi sinu re je ni mo ojo keta owo na o ti wa o ti sa lo won ri owo na mo wa se lalaye fun pe ki o mu ogoji apo wa ki o fi ko apodi kan fun ibi ti o fi owo na owo si je owo to fi se be ona bi egbeta o le ogoji apo 640 mil o fi sinu re je ni mo ojo keta owo na o ti wa o ti sa lo won ri owo na mo wa ni gbegbele afogba na lohun ni e ba bo ikun o jura re sinu kanga kanga ti jijin re lo bi igbonse bi 60 60 meter ti omi to nbe ninu ile abi koda koke je o bo sinu re ojo ara sinu kanga yi ti arabini je okan lari awon ti won koso ni lese kese ni ajo ta mo si abpc je won pelu gbo awon ti won se ran lowo won wa debe ti won ki awon sinu kanga nla yi ti won wa fi yo arabini jade won fi le awon ti won se awon oniwosan lowo ki awon oniwosan yi ki won to fi le awon obi re lowo ki won lo mo bi won se la je ki won fi sin arabini yi je bi o se ma logba ohun to fa to fi je o fi ri be a ma fi to ale ti bo se to ati bi o se ye ibi ni a o mu iroyin ti ojo eteni fi gunle mo ki pe ku asiko wa nje mo se alaye lori egbe oselu ta mo si epr ti won fi awon ilana sile lati je ki awon mu to ki won to fi ki o to fi je alase adugbo abi alase ilu kan tan pe ni seki je ase alaye nipa re a wa so lori

0: Òfin ti yàrá ta mọ̀ sí Sena tí wọ́n ti dọ́gba òfin ìlànà tí ó ti dọ́gba a ṣàlàyé bákan náà lórí ìyẹn búburú kan tí wọ́n mú nílùú gbọ̀gbónú lọ́hùn èyí tá a fi kẹ́yìn ìròyìn ti àsan ọjọ́ ìní ló jẹ́ obìnrin kan tó lọ bí ọdún 25 tó jẹ́ àránṣọ ní dàdàmẹ̀ tí ó lọ jura ẹ̀ sínú kànga tó fi kú ibi ni a ó múrò yìn tọjọ tìǹbù lẹ́mú kí n pẹ́ ku àsìkò wa orúkọ mi ọmọ yín àbúrò yín ta mọ̀ sí michel dosunmu mo gba àtìlẹyìn alákọ̀ọ́rẹ́ wa ti a mọ̀ sí agbàlàkà castro ìpàdé wa nínú ayọ̀ àti ìdùnnú mo dágbére fún wa pé ó dìbàdí ẹ̀.
1: Émotion, fraternité FM 96.5.

0: maestro.
1: Bẹ́ẹ̀ ni ọpẹ́ lọ yẹ olúwa ọlọ́run ọlọ́run wẹ́n tí a ní láti máa fi ìyàn tí ògo fún adúpẹ́ fún ilọ́rọ̀kan ìjọ̀kan fún ẹ̀ǹtí ẹ̀ nífẹ̀ẹ́ láti mú gba lọ́rọ̀kan fún ọjọ́ tí ò ní orí ọ̀pẹ́ ọlọ́run yóò máa pọ̀ sínú ayé nìkan olú ayé wà pẹ̀lú ààbò ọlọ́run tí ó dájú ìwọ̀n wà nínú ayé wa ayé ẹ̀ ti ṣe ọjọ́rú ojúmọ́ kejìlá nínú oṣù ògún àdúgbò pẹ̀lú mẹ́rìndínlẹ́ ọgbà kí n lẹ́ka sí pẹ̀kú àsìkò aago mẹ́jọ ti kọjá ṣe mẹ́fà láti lè ṣe ẹrú ẹ̀tẹ́ ti ṣe yíjìrà gbogbo ẹ̀tẹ́ tí ó ti wá kò ní burú fún yín ní àkókò yìí abẹ́lẹ̀ jàfara kí o ti jáde máṣídì àkín ṣùgbọ́n a ò máa rántí bàbá wa ti já ní àkín pé ẹkú rọjò ẹkú ara fẹ́ kú bàbá wa tí wọ́n ṣe bàbá wa yéṣu fò ti já ní ẹ̀ńkúrọ̀ àbọ̀sọ̀ pé ní alẹ́ yìí àwọn kò àwọn jáde kúrò ní ayé àwọn ti ṣe àwòkọ́ wọn àkín yín pé ìdílé ìdílé yéṣu fò àti yóò ẹkú ara fẹ́ ra kù ẹkú bọ̀ lọ́rùn ṣe fẹ́ olúwa ó tu bàbá ìdílé ìlénú ìlágbà

bẹ́ẹ̀ni akíyìn ètò ẹ̀kọ́ àsìkò wà pé yàdàrà fún ẹnì kọ̀ọ̀kan wá olúwa ò ní jẹ́ kí ó burú fún wa láti lè ṣe rífẹ́ǹsì sí akíyìn lẹ́kàn sí pé ẹ̀kọ́ àsìkò wà jẹ́ bàbá wa tí wọ́n ṣe ọ̀pẹ́yẹmí a ó máa retí wọn ní ọjọ́ tí ó ní pé àjọgbà ní ètò tí a gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ a fi àkókò láti gbogbo àwọn ìdílé tí wọ́n wà nínú ẹkún òṣè ìbànújẹ́ ìdílé bàbá wa kamarudeen adéròjà akinyin ìyàwó àwọn ọmọ gbogbo ìdílé akinyin pé ẹkú rọjú gbẹgbẹ ìfẹ́ tayo akinyin pé ọlọ́run atunyin nínú ọlọ́run ǹjẹ́ ká mú pé bàbá wa ẹ̀mábínú kamarudeen wọn wá ṣiṣẹ́ wọn ní àkókò tí ọlọ́run fẹ́ lọ́wọ́ sí pé wọ́n sí ọ̀dọ̀ rẹ̀ ẹ má ṣe jẹ́ kí abinú jẹ́ ohun tí ó wu ọlọ́run ní ṣe bí ó ṣe wù ní ṣètò rẹ̀ ẹ̀dá kò ní agbára lórí ẹ̀mí ẹni kọ̀ọ̀kan tí ọlọ́run bá fẹ́ pé kó rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ jàre pé kí ara wa lẹ́ẹ̀kan sí pé a kú rọ́jú gbogbo ẹ̀ tí ẹ tó ń sunkún lọ́rọ̀ kanjọ̀kan ẹnu ojú omi jẹ́ kúrò ní ojú mi báyìí ká fi pé àkókò ọlọ́run tó ń bàbá wa fún arákùnrin wa kamarudeen jẹ́ kí ọlọ́run kò dẹ̀ rí kún lọ́jọ́ tí ò ní ọlọ́run kò sì bá wo gbogbo àwọn ọmọ pẹ̀lú ìyàwó tí ó fi sílẹ̀ kí ó wá ká fún ẹbí àti ìdílé wa akínlẹ̀ kan sí bẹ́ẹ̀ ni àwọn ìdílé wọ̀nyí ni wọ́n fẹ́ láti dúpẹ́ ìdílé abiola adé ní ìrántílu paraku ǹjẹ́ mo sọ fún yín pé ìdílé abiola àti adé ní ìrántí paraku wọ́n fẹ́ láti kí yín fún gbogbo àwọn ohun tí ẹ ṣe sí àwọn láti bíjìnyìn rẹ àbí tó sí ẹtì ẹnáwó lára ẹtì ẹdúró tì wọn ní àkókò ìsìnkú bàbá wọn abiola sèlú tí ẹnẹ pẹ̀lú ladani wọn làwọn kí n ti ìmọ̀sáràsì ti alájìrájì tó ń bẹ lẹ́yìn ilé ẹ̀sìn ti ṣèdú assembly di akinyin gbogbo ìdílé abiola adéníra ti sábẹ ti paraku yabi ti sábẹ bíọ sáwé ti sáworo ọjẹ ti kàbọ lọhùn àti kútọnu àlẹ ti tí ẹnrẹ pé ní kùlíbàlẹ ti sáworo paraku abiola ti sáworo musa ti sábẹ gbadamasi ti sábẹ ní kẹgùn lọhùn àjẹran ti wẹsẹ sábẹ gúnú ti paraku bello ti sábẹ paraku ọgbọn ti sábẹ adéwò ti sábẹ paraku àti kútọnu ìjọgbó àwọn ẹbí ara ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tí ń ṣe oníṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ń bẹ ní àdúgbò àkìyìn pé ẹ̀kọ́ àdúró tì ọlọ́run abòkùnyìn ìbànújẹ́ òní gbolúwa ó wà pẹ̀lú yóò ayọ̀ ní fún ní ọjọ́ tí ò ní a ó máa lọ pẹ̀lú.

0: light oh my dear. Kini kini vete mi aiki ombrika bosa
1: bẹ́ẹ̀ni akin láti ilé iṣẹ́ rúbọ̀tì sí ní ọjọ́ tí mo sọ fún yín pé bàbá wa ọ̀pẹyẹmí àyílá ni láti ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú ètò tí a fẹ́ gbé kalẹ̀ ní báwo ni ṣíṣe ètò ìsìnkú ṣíṣe ètò ìsìnkú ǹjẹ́ báwo la ṣe gbọ́dọ̀ ṣe báwo la gbọ́dọ̀ ṣe sí ọ̀làdà tí a fẹ́ láti mẹ́nuba ní ọjọ́ tí ò ní ṣùgbọ́n àti ìrètí wọn bóyá ìdílé ọkọ díẹ̀ ni ò lẹ́tí àti ìrì wọn ṣùgbọ́n ká ní ìgbẹ́kẹ̀lé pé wọ́n ń bọ̀ wá lágbára tó rà kò ní bó fún ọ ayọ̀ ní fún ní àkókò yìí akínyìn.

ilé ayé lọ wá àwọn tẹlẹ o. Ikú ti dọ́rọ̀ ẹ̀jẹ̀ tí ẹ gbọ́, ikú ti ṣe ẹ̀ka púpọ̀ sẹ́yìn o. Ikú ọmọ ẹni àbá pàláyé o. Òjò rọ̀dẹ̀ ń dẹ omi ní ọwọ́ o. Ìláyé olúwa àjọ wá wá o. Jà tẹgbẹ́ ka tagbà ká tó lọ láyé. Ikú dọ́rọ̀ pọ̀ mọ́ wúrà mọ́ tù.

bẹ́ẹ̀ni gbogbo ìdílé gbogbo ẹbí àkínpẹ́ ẹ̀kú rọ́jú gbogbo ẹgbẹ́ ìfẹ́ tayo ẹ̀kú rọ́jú ọlọ́run àti nínú olùwà pẹ̀lú yín kò ní fi sílẹ̀ lọ́jọ́ tí ní olùwà jẹ́ aláàbòyìn a máa dara fún ẹnìkọ̀ọ̀kan lọ́jọ́ tí ò ní olùwà ìbànújẹ́ olùwà tilẹ̀kùnrin lọ́jọ́ tí ò ní bẹ́ẹ̀ ni àsìkí gbogbo àwọn ìdílé bàbá wa àti anápẹ̀ ní yẹsùfù tìjà ní ẹnkọ̀rẹ́ àbá wọn pọ̀pọ̀ ní ìrọ̀lẹ́ yìí wọn jáde kúrò ní ayé àkíbo ìdílé ìpẹ́ ẹ̀kú rọ́jú ẹ̀kọ́ ráfẹ́rẹ́ kò lu àkútù nínú ayọ̀ bàbá wọn ṣe wọn gba àkókò tí wọn ẹ̀wọ̀n lò ó ní àkótí yẹ olùwàkọ́wà pẹ̀lú ọjọ́ pé ọjọ́ ọ̀la ní ìdajì ní àárọ̀ ni wọ́n gbé bọ̀rọ̀ sí ilé ìkẹyìn lágbàtúlùwà ọlọ́run aṣàlábọ̀ ayọ̀ ni fún yìí o

0: come down, please. Balogun do do da ayike o. Mo kala bi omo balogun.
1: Kini pe ẹkọ adochi wa ẹkọ ogun ti ẹse oluwa oludoji ti ina ọjọ tun akin lẹkan si gbogbo awọn ara wa lubeti ọlọrun akin yo ya alliance akin pe ẹkọ ara faraku baba wa ti wọn jẹ director ileiṣẹ rẹpa titi ni lubeti ọlọrun baba ẹmọ binu akin pe ẹkọ ọjọ ti o ni awọn ọmọ ti baba wa fi silẹ ki ọlọrun ba wo ọna ọjọ tuni oluwa si tu ninu ko ni buru fun ni akoko yo ayo ni fun yin. Alo ẹkọ ẹlẹ wo.
2: Alo ẹkọ ẹlẹ
1: wo. Adupẹ o.
2: Wọ́n general.
1: Oh, àwa náà nìyẹn o. A ń gbọ́ yín. Orúkọ yín. Kí ẹ mo ń mú ni afọ̀sọ̀gbẹ.
2: Wọ́n general ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀kọ́.
1: A kú ọjọ́ mẹ́ta. Kódà inú wa dùn gan-an tá a gbọ́ yín lónìí.
2: Ọlọ́run gbàdúrà gbogbo wa.
1: Àmì àmì àmì àmì.
2: Àbí sílẹ̀ ni mo ti rẹ́ ju ìmọ̀ gẹ́gẹ́ gbẹ́gẹ́rẹ́ àtẹ ni.
1: Àbí kò ohun ti ẹni tí a pè láti wá bá wa ṣètò kódà wọn ò ráyè láti bá wa nípín ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì ni pé àwọn ikú òjijì ti ń wáyé lọ́lọ́kan ọjọ́ kan arákùnrin wa tí ó jẹ́ ìpè ọlọ́run ní àdúgbò títúrú mẹ́ ní ọjọ́ tí àná kamarudeen adédọjà báyà lè mọ̀ nígbà tí ẹ gbé ní àdúgbò wa lọ́hùn-ún gbogbo ẹni à ń sọ̀rọ̀ sí ní ọjọ́ tí ò ní kí ọlọ́run pé ó fi òpin sí àwọn ikú òjijì báyìí.
2: Ikú òjijì lọ́tẹ̀ pọ̀ ní ikú òjijì lọ́ pọ̀ nísìnyí o.
1: Àbí.
2: Nítorí alákọ̀ọ́kọ́ ń tẹná iṣẹ́ òsì. Owó òsì. Ẹ̀yẹ́ ń lọ́jà ẹ̀yẹ́ ọ̀tá nǹkan. Gbèsè ti ń kú gbèsè mọ́ ń jẹ gbèsè.
1: Ìrònú dé nìyẹn.
2: Ìrònú pọ̀.
1: Àbèsè.
2: Ìgbà tí ọlọ́run fi tẹ́lẹ̀ kàrọ̀ owó kankan. Bàbá ti fẹ́ lọ lé ọmọ òde ni ìyàwó tọ́ fẹ́ tò. Bàbá kí la bẹ́sẹ̀. Wọ́n wá sọ fún ìyàwó rẹ̀ pé owó kò sí lọ fún mi. Ìyẹn náà lásán tí kò ní tòwò nítorí pa ara ẹ̀. Ìyẹn tó máa ń pẹ̀rẹ̀ lónìí nítorí nísìnyí ìwọ́n tẹ́lọ yá òbọ́ọ̀gì gan owaró òbọ́ọ̀gì gan gan kò ní jẹ́ ìwònú fẹ́. Ọlá ọ̀tún láti fẹ́ sanwó òbọ́ọ̀gì kò sì kí kò san tẹ́lọ bẹ tẹ̀lẹ̀ ẹgbà tí kò ní jẹ́ ìwònú. Ó tún wá lọ pé ó wà sanwó lé ògbó ẹ̀. Ọlọ́run kò tó wa ní ìlú ọlọ́run kò tó wa ní àmẹ́gbàjọ ọlọ́run lọ ọlọ́run tó yà jọ.
1: Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ọ̀nà bàbá ló lọ ó lọ fún ogun ìyàgò ọ̀nà oúnjẹ nídìí wọn náà tó ti wá lọ odi kí tẹ̀kẹ̀dẹ̀ wọn lọ rẹ ti gbà. Gbogbo ẹ̀ náà ìrònú ni ìwọ náà nípa ẹ̀rọ mọ́kẹ́tọ̀ àwọn tí olówó ka ẹ lónìí ikú tí ń pa táríkà wọn náà nípa olówó akọ ikú kan náà ni nínú olówó ojú ti àwọn táríkà lọ. Ìwọ̀nú tó olówó ojú ti táríkà lọ. Ibi tí olówó wa ń bẹ ní ìṣẹ́wọ́ kẹ́tọ̀ ọjọ́ kan ní òun mọ̀ pé òun ò kú gbogbo nǹkan tó wùn ní ìbàyìí òun kú sílẹ̀ lọ́jọ́ kan ní ìyẹn lásán ti jẹ́ ìwònú fóun. Ìrìn àná náà kó kọ́ àmọ́ ti ọlọ́run kó sàfún alálàáfíà.
1: Àmì ooo ẹ ṣeun bàbá wa àdúpẹ́ ọ̀rọ̀ pàtàkì ni bàbá wa mọ́mú ní àfọ̀sọ̀gbìn olùwàkúwà pẹ̀lú yín pẹ̀lú ìdílé yín ayọ̀ ní fún ẹjọ́ tèmi ó kú ìṣẹ́jú márùn-ún amẹ́rìnta láti rú pẹ̀lú yín ó àmàlùfín.
0: Àti moriri ọmọ bàá Adéwálé ẹ̀gbọ́n mi Kazari ẹ̀gbọ́n mi èèyàn ọlá.
1: Alo ẹ kúrò lẹ́wọ̀.
2: Ẹ kúrò lọ ẹ kúrò lórí àkókò yẹn bàbá wa o.
1: Adúpẹ́ o bàbá wa.
2: Ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ètò ẹ kú ìbẹ̀rẹ̀ yìí ẹ kú kọ́lẹ̀ dà.
1: Ẹ ṣe wo.
2: Àbá òru ló tó ní.
1: Adúpẹ́.
2: Ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ìtọ́jú ilé.
1: Orúkọ yín o.
2: Orí lópe ló ń sọ̀rọ̀ o.
1: Bàbá ẹ ti fi ẹsẹ̀ fọjọ́ mẹ́ta kan o.
2: Láyọ̀ kó pẹ̀lú ní ìpínlẹ̀ tẹ́lẹ̀ mi. Ẹ jẹ́ ìdìbàdì òrí báyìí láyọ̀ jẹ́.
1: Kódà mo ní láàrin ọjọ́ mẹ́ta yìí kódà inú wọn odun o àwọn ikú òjijì ti ń ṣẹlẹ̀ yìí.
2: Ikú òjijì ọba mi òkè yóò bá jẹ́ kó dópin ọlọ́run ọba olódùmarè ọba àkọ́kọ́ sí i.
1: Àmì.
2: Kí ọlọ́run ọba olódùmarè kọ́ jẹ́ kí ọba wa pẹ̀tẹ̀ sínú gbogbo àwọn ẹni tí wọ́n ń gbiná lọ́wọ́ lọ́wọ́ báyìí tí wọ́n ń dàrú sí ẹkún òjìnà síbẹ̀ ọlọ́run bá fún dáa. Àwa náà ta àbí ń bẹ láyé àti ìyọ̀wọ̀ olódùmarè àbí ń gbé sí ìgbésí ẹgbẹ́ ni ọlọ́run bá fún. Ọlọ́run dá fún mọ́tò ìgbà.

0: bẹẹni lagbara ti oluwa ọmọ oni ku mọ ẹni kankan lọrun ọjọ ti oni mo ba innocent ti won mi le se wa ni ise relifa tete akini ọjọ ti oni pe ku aduro ti wọlu wa awa pẹlu ni ọjọ ti oni gbogbo awọn ti won pe wa a ri pe ọjọ pe ẹnikan ti n bẹ ka gba ẹni tọhun ka to pari to alo ẹ kúrò lẹwo. Alo.
1: Alo bi a ife ti lati won
0: se. Ah yawa e tun pada wa oda an gbọ yin.
1: Sanbo. Ati ari bo mo fi gbogbo yi ami baba odi ni patapata.
0: Hmm.
1: Ise bi ni ko afẹ fun.
0: Hmm.
1: O pa pa ja mo ki omo e. Omo e ko wuro na ko ba wo mo ki aye o ko ku won na ko ku so ko.
0: Ami. Ami.
1: Gbogbo ẹjọ́ fẹ́ lòdùn wọn pátápátá lọ́kùnrin lóbìnrin pátápátá mọ̀ sí wọn fún ìsìn yìí. Àbí ni bàbá ìkẹ́ sì wàá wọn ṣerú bí níta mọ̀ pa
0: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni.
1: Ọmọ ọdún náà lọ ẹni ní tàbí ìlú dá iṣẹ́ ń jẹta. Ọmọ wa ní òkú wa bí lọ́ dá iṣẹ́. Ẹ̀sẹ̀ yọmọ bọ́ fi dá ìwé kọ̀ọ̀mọ̀ kó fi dá ọ̀nà kó fi kọ́ dá ìjì.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni.
1: Ìyàwó ọkọ̀ yẹ́ kan ṣàmójú ọ̀sẹ̀ tí ẹ kò tọ́ ọ̀sẹ̀ méjì lọ́yọ̀ fi di fún àwọn bẹ́ẹ̀. Ọlọ́run fún olómi sí.
0: Àmì ẹ ṣeun o adúpẹ́ yàwá. Adúpẹ́ akíyin gbogbo ìtẹ̀bọ̀ akíyẹ̀wà bí ibẹ̀ tẹ̀ a rí pé akókò wa ti àfún ti lọ bí òpin. Gbogbo ìtẹ̀bọ̀ akíyin akíyẹ̀wà bí ibẹ̀ tí wọ́n pè ní ọjọ́ tó ní. Akí bàbá wa afọ̀sọ̀gbẹ̀ akíyin o anúgbàgbé yàwá nura tù ní pèbè lọ́hùn-ún bẹ́ẹ̀ ni bàbá olólùpẹ́ akíyẹ̀ nìkan kan fún dídá ti ètò tí ẹ ṣe ọjọ́ ọ̀la aago mẹ́sàn-án kọjá sọ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ti ẹ bá ti fẹ́ ẹ̀pẹ́ lórí àwọn ẹ̀rọ wa tó yẹ pé a ó ṣe gbogbo ohun tí a ó a ní láti jẹ́ ohun tí ó jẹ́ ohun tí ẹ béèrè ká jẹ́ iṣẹ́ rẹ̀ fún àwọn tí wọ́n ń gbọ́ wa jẹ́ akíyin pé lágbára tó wà orílù olùkọ́ ẹnì kankan àlákàlà níláwo orin àwọn ẹni bíi wònúra tí wa ìdílé kamaludeen adúlé àtúkì ìdílé yìí pé kú rọjú bàbá wa ìdílé ẹnkọyà bàbá wa yesufu tìjani nkura ìjani masudi àwọn tí wọn jẹ ọkàn nínú àwọn tí wọn ń dẹ dáṣètò wa akíyin pé ẹkú rọjú kí ló akó àpẹlẹ yín ìpàdé wa ó tún di ọjọ ọla ní agomẹsàn akọyàtọ mẹẹẹdógún ó dìgbà wọn.

ẹ pẹ̀lú dẹ́ o, ẹ pẹ̀lú dá nítorí ẹ kí ọmọ láyà o. Ọláyà ni wọ́n jẹ ìwọ̀n ní ẹni tí bàbá. Ni mo lu ye, Ọláyà ni wọ́n jẹ.